0: गिलास तुम कफाफ ही।
1: यू जानी हम कुन फायदा कौन लीजा? फुंबा फिर ना म्यार दाउल लीज। छोटा हम ती तोंती ने निशुं फा फारत। छोटा हम से वे चाम से निशुं ना फा फारत। फायजन फा उला उला ना वनातन चिरा मामी चिवा। फासरे से का फा फारत असं। रेसे कच फा डी पली वन ने निफा तो के फा मसाजन न्यूल लीने। फा म्यार चन न्यूल ला म्याफ न्यूल ला दे चितान सिया तो। सही नी तो कोई उला ना vokatry ny tsy fandehanany jiro daholo zany
2: eo amin'ny resaka insécurité zao raha ohatra hoe tokony misy mirehitra poto mirehitra dia miratapaka iny dia lasa mirongatra ny tsy fandriam-pahalemana moa mahatonga anazy tapaka koa amin'le fahateran'le fotodrafitrasa dia tratran'ny orana dia ta menjera sasany tapaka ny fil menjera ny poto ohatraohatra zay ny amara zao na azo ambara ka manararoatra mihitsy izy moa rehefa amin'izay resaka maizon'izay amin'ny andro arivariva fotoana hahafahany manararoatra an'izay mihitsy zay zavatra izay.
3: Tena sahirana mihitsy aloha ny vahoaka amin'ilay fahatapahan-jiro e, tena mijaly mihitsy ny vahoaka amin'ilay fahatapahan-jiro satria ao daholo zany ny herin'ny zavatra rehetra iainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiro mihitsy. Le resaka le ao amin'ny resaka le ministra vaovao aloha zany de tsy hoe tsy hitako moa zany zay volazaina amin'ilay izy fa ohatrany izy de misy fivana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e. Ny favary loatran'izao aloha zany de tena fijaliana be mahitsy raha vao le jiry mihitsy zany tsy izy de efa tena fijaliana.
4: Anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa, zay koa zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakana ny mba hijerena akaiky any momba ny lafiny a eo amin'ny fahatapahan-jiro matetika io. Matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany. Efa nahita hoe ny tsy fetezany teo aloha zany dia mihitsy manantena fa mety hiatsara ihany angamba matoana napetraka io zany dia mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay dia hoe raha antsika mahita moa ny vokatra izay.
0: Sauta tumbukula, sauta tumbukuvavi.